0: गिलास तुम कुफाफ ही।
1: फाले फंते न वे, न फाले फंते न दे चीना ताऊंगी हिच, वेट का सांबट फियाना नुल बिची, फाले फंते न चमाना पियांगारन, अंपिगु का मामी निसंबरावारन, न फाले फंते न, चितुसा चिन्यातु, यंदंदंदन वूला व्यंतिलंबातु, फाइजकिंते न मुई चमित लानग, चाराइक चितुस नुआवंतारानग। Ny fahaleovantena, tsy fanomezan-dasy, ny tenin'ny vahiny asolo teny giasy. Fa fahaleovantena dia rain'ilay mitazana, anandratra ambony ilay fitenin-drazana. Ny fahaleovantena, tsy haitraitran-javina, ka iambonian-tena rakofana vinavina. Fa fanetrena tena hitovy amin'ny hafa, miaraka amin'ny saina, miaraka amin'ny tafa. Ny fahaleovantena, tsy endrika sodokan'ny fiheveran-tena ho mahavita tokana. Fa hevitry ny maro mitapatapakahatra no avim-pirenena hitera-boninahitra. Ny fahaleovantena tsy fanomezam-bahana ny hevitra vahiny hanjaka ka lalàna, fa fahaleovantena mivimbina amin'ny ratana hanajany an'ny tena ho any avara-patana. Ny fahaleovantena tsy fitadiavan-tehaka na oraka mandainga mba hampidehadehaka, fa fahaleovantena tsy antokafa-tena, fa fantatre ny ihany zay tia ny firenena. Ny fahaleovantena tsy hoe ianao mitsako fa ny vahoaka kosa mitrongy anaty fako, fa fahaleovantena ahitana toky ka ny maro anisa ny sambatra sy voky. Ny fahaleovantena tsy vola fafikatra na ividianan'olona ho sandam-pisandratana, fa fahaleovantena mitana fahamarinana hitaizan'ny vahoaka tsy ho any am-pivarinana. Ny fahaleovantena tsy laza vady bainga ampielezam-peo kanefa trano ndainga, fa fahaleovantena milazany eo an-tranony tsy misy laingalainga na mila ranondranony. Izany ka izany ny fahaleovantena, ny adinin-drazantsika sy namonoany tena, ny diran'ny tamponja, ny areta-tsisy tany, namoizany ny arendry, namoizany ny rany. Anefa raha tsy izany ny fahaleovantena, iainantsika etona fatao fitiavan-tena say ka mijoroa hiato an'ny marina mandra-pahatratra ny tanjona ho tratrarina. Dao amin'izay
0: saotra tompoko lahy, saotra tompoko vavy.